Ebi ni kìyàwó o má ṣe pé ọlọ́wọ́ gbọ́gbọ́rọ́ sí ìyọmọ rẹ̀ lọ́fẹ̀ẹ́. Pátápátá ọlá korobodo yìí àlàfo fún gbòò.

0: ẹ̀kọ́rí nǹkan.
1: Ẹni tí oríṣẹ́ ẹ̀kọ́rí nǹkan.
0: Ẹni tí oríṣẹ́ ẹ̀kọ́rí nǹkan.
1: Kọ̀dà kòríra ẹ̀pà bẹ́ẹ̀ ni.
0: Ẹni tí oríṣẹ́ ẹ̀kọ́rí nǹkan.